0: Wọ́n ń fi mínísítì ọ̀ṣẹ́ mú bẹ́ẹ̀lẹ̀ rárá. Mo ta lábàálẹ̀, àwòbọ̀ ìta ewu. Nígbà tó wá rí ni pẹ̀lú wíṣìn náà gbogbo wa máa ewu. Wọ́n ní
1: lábàá.